0: ri agus ri gaid fáilt agus sport an leil am sa mairt ras an iarúil lá álain an seo a gasla an rian a sculta na gloch an saura taki fwy ere ta súlein ach bóal am lá na nárach a sonna a ri ar na dadíhe agus na dead zone ar fad a ta geistach lin inia ta súlein gwych a bant soltas an lá agus pa mudilif gamaisha a séachlog trinúna agus an nerid clihi móra o sar góra mach is ar fáil can chroki a veis mudzirihe ar dús agus bla clia is dúnangal a súla hot to want to mass na bauti carucanish so crave hincher pelle na hayden he shlihi an lane tossang with kiri slan agus ross ardwacha ritte he shwu chimshiach na giriach i gilarnia agus in the yeshin trununa in ye fred muio er ashlin an oti hintus na bauti carucanish agus by sign trununa in ya ke hoikis an da spot the dernach spy trachterach danya er in glihe idir muinachan agus kunde na hirvi ege karachlog a glunosh freshin ag shadid na clihiela evaisi tachtinis idir shah agus is sé a chlog i gil orglan ag a dóchlog túra fánaí an na leana agus lisbóil ai ar a chéile is rá cad i chiúri cluthe rinne cúig gotáinte agus sé Thomas O'Hanna féin a bheith sa mosca trochtarachta gan cheánte díra mu ar chuairsaí umana freisin agus an dára cluthe gan na bautaí carúcanis sa chréibh hinsir umana na héiran ar bun bhí bua compórtach ag chun déon chláir ar bhlá clia a réir agus iad sin cínta dá náit na bautaí leathcheanais sa chréibh umana na héiran agus in ne bhfuil tá dúchlan roimhí bháile agus de tuirt faoi chorca ag leir taréisiú trís chun ne líamach a bhír súl ar a gluthe seo dhuine in Nuairlis agus mar luama ina dhiaidh sin beidh muid a glúnóis gon chluthe dhearnach go bhailta i trí go chraibh hinsir pelle na héidan muoinechán agus chun dé na hirbhí a nóíocht gon áit dhearnach sna bautaí carú ceannais agus beidh Jo ó Galachór linn gon chluthe sin Ach sé dia tori mora on zera shachtana gidzi sa mar vi mara hoig champion in the Hayden Kiri ke mele i drone na crave he shrob ar dwacha a wula la far sport 3.20 is thought in Geralty Trinuna in yein score down the glacian Kiri cad a hochteg ar dwacha nod is shachteg agus hug buio to spontas intoch dara leha a bark vikeil le kunde na mi a wula nod fi hido an I do it's rideg agus eitzan an ish a dolchan king gidzi na bauti karu canish agus imriu na bauti Tí leachanis don chur an talsin a bar con chroki ne freshen le cundé an dún a fálin canis far ar manach dó an lídeg an ai hian a fichi hian ich riecht an cléisin agus fi champini fichi cair an dún go mór chun cín sa gaid da ach reds far manach arás agus nirach pointe wáni dún a fórne ar dzer agus reds kil wantan arás le I vále a wúla sa glihe leachanis ele agus áts bantamach acu siúdanis sa glihe canis gan chéad úr iri a van skórdar na sa cléisin kil wantan dó a fichi sé I vále cair a cúig dig agus fágan te sin go dúra an dún atá mar rá na cosíntacht an cummarta seo ruucht a amach faoi chiilhaint an sa máta canist an chur an talsin a bar an chroki ar an éú lá dé go bhí úl. I gúsaí umana mar a bhí mar ráháin chun dé an chlád an áitiach na bailtaí leithcheanna so raibh hinir umana na héan a bhuichas go bhua chumpórtaach ar bhlá lia is stáid simple a réid agus má airí na carcha í bháile a bhla inne agus éan mar ráhláidir na núidir a sinanaine tú a chun déon chlád faoi limnachs na bailtaí leithcheanais ach máhhaine í bháile sam as carca well by fid Brian Lohan a gunya hampini chuig a line galis na bauti lea chianis ach ta skiolga mai tús a chorlis an action a bort gan chroki agus zed it tacht la hashtar vla cli a nu dúnang all a greif chomortas na blian de seanya agus baishan fu chan hartar shachtu numad kei veis a dolchun kín mar sin gomad quil zir a chofada le shigan aras an ish agus Damien O'Donnell agus Liam Branagh sa muska trochtarachta
1: Gwyd ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ten spyr gael gawr ymwyl ymwyl ymwyl ten lead edge catch yn urgent sy'n ei gen reich ar tynon yn yw ffar wynyhan Marci McAnally fe sy'n ma'n reich ar tynon yn yw a bwart y chroci tynon yn yw agos a gyrch ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwyl ymwy